Je mọ̀ pé iṣẹ́ mo bá wà pẹ̀lú ẹ̀ ọdún from Ninja 234 wọ́sọ̀ Ninja ló ń pè é bí oṣù bí. Èdè yẹ Michael A. Michael Wayne ẹ̀ ó ti yẹ ìyá A. ó dàbí rí máa ẹ̀ star.